dọ balẹ lèmi ọmọ yaburo ìyẹn rẹ mo mọ asẹjú mo fi ń kí gbogbo àwọ ọmọ ẹ kaarọ ìjire jákè ìjálẹ ìgbogbo ilẹ àgbáyé pátápátá pé a kú jíjire ọkọ ìjọba òní sá ẹni kọkan wa lẹsẹ àdélé bári àrìnàkore àtàjèrè fún gbogbo àwọn ọlọjà ní ọjọ ìtẹni ọjọ ìní ti ń sọjọ bọ ojúmọ kọkàn lé ní ogún oṣù karùn ọdún tamọ sí oṣù èbìbí ọdún ẹgbà ó lé mẹrìndínlọgbọn mọ kí n pẹ ẹ kú dédé wo yìí ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn láwọn sì wá kọkọ bẹrẹ pẹlú ìwé ìròyìn ilé látamọ sí fraternité tó bá ṣe àlàyé lórí pé lẹyìn ọjọ mélòó kan sẹyìn tí ìparí àlééfà ààrẹ olùdádìwà pàtísítà lọ wọn yìí ni ọrọ ìwúrí ti ẹni wa ọmọ jùlọ ti àmọ sí wilfred lanugbeji o ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ìdarí oyè pẹ̀lú tiwa ni tiwa lábẹ́ ẹni wa ọmọ jùlọ ti àmọ̀ sí wàdá yìí ìfaramọ́ra àwọn ọmọlẹ̀ benin pẹ̀lú ìjọba tó súnmọ́ àwọn ará ìlú ìwé ìròyìn kan ń sọ̀rọ̀ lórí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tilẹ̀ àgbáyé ti ọdún ẹgbà ó lé mẹ́rìndínlọ́gbọ̀n ó lẹ́dẹ̀ mẹ́rin ìtàn mẹ́rin fún ohun ẹ̀dùn kan ṣoṣo kan náà ìwé ìròyìn tamọ̀ sí le pays émergent òun náà wá sọ̀rọ̀ lórí ẹgbẹ́ tí ń darí àwọn agbábọ́ọ̀lù ní orílẹ̀-èdè benin wọ́n yìí ni àwọn ìpè láti jẹ́ kí ẹ forúkọ sílẹ̀ láti wà láàrin àwọn ìgbìmọ̀ ìdámọ̀ràn ti bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ilẹ̀ benin ìwé ìròyìn tamọ̀ sí le pays émergent òun wá sọ̀rọ̀ lórí

ó ti ń ta lọ́wọ́lọ́wọ́. Ìwé ìròyìn ta mọ̀ sí Info Martin. Òun wá ṣàlàyé pé lẹ́yìn ìdìbò ààrẹ lọ́dẹ pẹ̀lú ìkọjá ètò òṣèlú àbí àtúnṣe èyí jẹ́ àwọn ìbéèrè lọ́dẹ̀dẹ̀ ètò òṣèlú àtakò tí wọ́n wà ní ìdákẹ́rọ́rọ́ kí ohun gbogbo tó bẹ̀rẹ̀. Ìwé ìròyìn ta mọ̀ sí Info Martin. Òun sọ̀rọ̀ lórí ilé tí kò ní ọwọ́ ìjọba nínú ta mọ̀ sí ONG Benin Diaspora Assistance tí wọ́n fawọ́ fún ẹni wọn. Àwọn gbọ́dọ̀ ta mọ̀ sí Luc Nyakaja pẹ̀lú ìyàwó rẹ̀ tí wọ́n sì ń béèrè àwọn ohun wọ̀nyí. Ẹ ó rí kà nínú ìwé ìròyìn ta mọ̀ sí Info Martin o. Ìwé ìròyìn ta mọ̀ sí La Boussole lórí ìpàdé níwájú àwọn oníròyìn ti ìjọba. Ẹni wọn àwọn gbọ́dọ̀ ta mọ̀ sí ń gbégi gbéjà ìjábọ̀ pàtàkì ti ààrẹ lọ́dọ̀ Apatista lọ lórí ìjábọ̀ rere yìí o. Ìwé ìròyìn ta mọ̀ sí Dynamis Info. Òun náà wá sọ̀rọ̀ lórí ìgbéjókòó sórí àlééfà tí yóò wáyé ní ojúmọ́ 24 oṣù Èbìbì. Èyí jẹ́ ọjọ́ ìsọ̀kalẹ̀ ẹ̀mí mímọ́. Eléyìí bẹ̀rẹ̀ dáadáa fún ẹni wa àwọn gbọ́dọ̀ ti a mọ̀ sí Romi Adiwada yìí o. Ìwé ìròyìn kan ń sọ̀rọ̀ lórí ilé amáhùnmáwòrán ta mọ̀ sí SLTB tilẹ̀ Benin. Ìjọba ti fòpin sínú ìfọwọ́sí ohun ìnípa nílé tí wọ́n fẹ́ lé àwọn bíi 180 ti àwọn òṣìṣẹ́ wọ̀nyí o. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi àwọn jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tó wà ní etí pẹ̀lú ìwé ìròyìn yìí ta mọ̀ sí Martin Libre nílùú Paraku. Lẹ́yìn òjò ńlá tó rọ̀ ní ọjọ́ ìsinmi tó kọjá, ilé ajé ńlẹ̀ ìlú Paraku ti lọ ní ìrànlọ́wọ́ ojúlé ẹ̀kọ́ kékeré Madina A. Wọ́n yìí ni àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo lọ fọ̀ ní láti fi tó wà ní etí pẹ̀lú ọmọ yín òun jùlọ ta mọ̀ sí Michel Dosunmu Aremu ọmọ Asinju. Mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ àárín ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú.

ìdí èyí ó mo ṣe ń dúpẹ́ tèmi. Ìdí èyí ó mo ṣe ń dúpẹ́ tèmi. Bẹ̀rù bá sọ pé ṣe bí yóò gbà mí dandan ni. Bẹ̀rù bá sọ.

0: adukɛ akinye ni ɔjɔ oni gbogbo ɛntsɛ bua ma binu si wa gɛgɛ bi wọn ɛsɛ lɔ ní akoko yi ɛni tí n ba ɛsɛ ɛni lóyè lóyè lọmọ kí ni ɛbà kí n lọ.
1: bẹ́ẹ̀ni ìjà rẹ̀ mọ̀ máa sẹ́jú mọ̀ kí n pè ẹ̀kọ́ àsìkò mọ̀ sí ibà fún ọlọ́run ọba lókè ọba tó dáa yá ti ọ̀run mọ̀ sí ibà gbogbo ẹ̀yìn àgbà mọ̀ kí n pè ẹ̀kú dédé wòyí ẹ̀kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí o a sì bá fi àsìkò yìí kí gbogbo àwọn ará ìlú pátápátá pé a kú ojú tó ṣẹlẹ̀ pẹ̀lú atẹ́gùn ńlá ní ìlú paraku àbí àwọn agbègbè tó bá ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ fún wa irú rẹ̀ olúwa olódùmarè kó ti jìnnà sí ìrúlẹ́dẹ̀ wa jẹ́ akínyìn àdèmọ́ ọmọ sẹ́yìn lórúkọ mi mo kí n pe ẹ̀kọ́ àsìkò ẹ̀ ọmọ tẹ̀síwájú ọ̀gbẹ́ni general.
0: àwọn tí wọ́n gbọ́ kí wọ́n máa bínú sí wa ní ọjọ́ tó ní gẹ́gẹ́ bí òṣèré ẹ ṣùgbọ́n àwọn ọmọ gbogbo rẹ̀ láti jẹ́ kí a kí àwọn tí wọ́n gbọ́ ní àkókò yìí gbogbo àwọn ìdílé onílàdó ẹbí ṣàbí ìdílé ìbẹ́kúlé pẹ̀lú ìbànújẹ́ ọkàn wọn fẹ́ láti tufọ̀ àbí láti kíyìn fún àdúrótì lẹ́yìn ikú àbàbà wọn ìbẹ́kúlé gẹ̀gùn àti àdàpè ní jangolala ọjọ́ yìí ni wọ́n gbé bàbá sí ní ọjọ́ ní ilé ìkẹyìn rẹ̀
1: ní sílẹ̀ tí bàbá jangolala ọlọ́run ọba lókè kọ́dẹ̀lẹ̀ rí fún bàbá kò dárí àwọn àṣìṣe rẹ̀ jìn
0: bẹ́ẹ̀ni
1: kò wẹ̀ bí tara o.
0: ami àwọn ìdílé wọn kí ẹnì kọ̀ọ̀kan fún gbogbo àdúrótì yìí ọlọ́run aláàánú kò ní jẹ́ kí a fi bẹ́ẹ̀ sá fúnra olùwàbùkún yìí lọ́pọ̀lọpọ̀ ayọ̀ fún iná ọjọ́ tí ó ní jẹ́ ìdílé onílàdó àti ìbíkúlé ṣàbí àti ìbíkúlé ni wọn kí ní àkókò yìí o àdúpẹ́ wẹ̀lẹ̀ rẹ̀.
1: náà ó tẹ̀síwájú pẹ̀lú bàbá wa wọn jùlọ ìta mọ orúkọ rẹ̀ sí olúfẹ̀sà àwọn ni wọ́n jẹ́ olùdarí ojúlé ẹ̀kọ́ àdáni tamọ̀ sí lẹ́sàṣẹ́rẹ́ pẹ̀lú olùbáni ní òkè dàmà lọ́hùn wọn láwọn gba ojúlé iṣẹ́ wa látẹnu mi láti fi kí gbogbo yín pátápátá yìí tí ẹ jẹ́ olùkọ́ ní ojúlé ẹ̀kọ́ gíga àbí kékeré ní lẹ́sàṣẹ́rẹ́ ní òkè dàmà àbí olùbáni wọn láwọn kí o ẹ̀yin tí ẹ ń dáná fáwọn ọmọ àwọn òbí àwọn ọmọ àwọn ọmọ náà ẹ kú múra sílẹ̀ fún ìparí àsìkò yìí tí a fi lọ sí ní síbi ìsinmi ńlá pẹ̀lú èyí tí ń ṣe àwọn ìdánwò ńláńlá ọlọ́run àbálòkè kòmí sí ẹnì kọ̀ọ̀kan àkí àwọn olùkọ́ni pátápátá wọn láwọn onígbàgbé ìjọ ọlọ́run pàtàkì jùlọ ìjọ methodist ní òkè dàmà lọ́hùn gbogbo ẹ̀yìn àgbààgbà ìjọ la kí ẹ̀yìn ẹgbẹ́ kọ́yà kí wọn àwọn pásítọ̀ wa wọn láwọn onígbàgbé yín àwọn ọmọ ìlú ìkẹmọ tí wọ́n ń bẹ lẹ́yìn òde pé ẹ máa kúrò kò délé àwọn ọmọ akọ ǹjẹ́ akẹ́yìn o lọ́kọ̀lélóbìnrin pé ẹ kú àsìkò wa ìdàgbàsókè ìlọsíwájú àlàáfíà kó sì kẹ́ni kọ̀ọ̀kan wa láti ọ̀dọ̀ bàbá wa wọn jùlọ tí a mọ̀ sí olúfẹ̀sàn jẹ́ lẹ́sà ṣeré àwọn ni wọ́n ń tọrọ àwòye pé kájọ́ máka mílíkì.
0: àdúpẹ́ bàbá wa tí wọ́n ṣe ń jẹ́ oòrùn ní ọjọ́ tí ò ní ọjọ́ pé ti fẹ́ kọ̀ fún wa bàbá wa Màjídì Sùmánú tí sáré pé ni bàbá ilé iṣu jẹ́ sẹ́rámàlẹ̀kẹ́ olóhùn fẹ́ kó yé láti kí olóhùn kí ara tí òun òun kí ìyàwó pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ tí a ti ń dúró ti ètò ti àwọn ni gbogbo ojúmọ́ òun kí yín gbogbo àwọn tí wọ́n wá láti wá jẹ́ iṣu aláki lágbára tó lọ olè ara òní jà yìí ní ọjọ́ tí ò ní olùwàbùkún ẹnì kọ̀ọ̀kan yín gbogbo ẹ̀ tí ẹ sì ní ìfẹ́ láti máa ké sí wọn nígbà tí ẹ bá ní àwọn ayẹyẹ tí ẹ nílò àwọn ohun tí a ó lò wọn ni ọlọ́run kò ní jẹ́ kí agara kí o dá yín ìbùkún ní yọjẹ́ tí ní ọjọ́ tí ò ní pẹ̀lú gbogbo àwọn ìdílé kùlíbàlì akí tilẹ̀ bẹ́ẹ̀ni lápapọ̀ gbogbo àwọn òkú tí wọ́n ti kú ọlọ́run kò dára fún ọjọ́ tí ò ní àwọn ọmọ olóhùn kí wọ́n pé ọlọ́run kò fún ọ ní ìmọ̀ àti òye fún àwọn ọmọ tí ó fẹ́ lẹ́ni ìdánwò lágbára tí olúwa ẹ òye ẹ ò ní pàdánù ní àkókò yìí pẹ̀lú gbogbo wa Súmọ́nú Màjí Dàbàbá ilé iṣu akí ní àkókò ẹ̀gbẹ́ náà.
1: salamu aleykum akí wọn àmì aleykum masalam kódà akí gbogbo àwọn tí wọ́n bẹ̀ ní mẹ́ka lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n lọ foríbalẹ̀ fún wàhálà àti lọ gẹ́gẹ́ bó ṣe dùn yín bẹ́ẹ̀ ni àti mọ̀ yóò máa dùn gẹ́gẹ́ bí oyin àwọn náà àti ń gbèrò láti ọdún pípẹ́ pé àlọ́ tó ọlọ́run ọba lókè kìí kọ àsìkò ni àsìkò náà yóò dé bá wa pẹ̀lú ayọ̀ táwa náà àdà láàjì
0: owó yóò ti pé
1: bẹ́ẹ̀ ni tó ọlọ́run ọba lókè jẹ́ kó pé ọlọ́run kó pé onówó náà fún wa ẹ ṣeun jẹ́ bàbá wa wọ́n jùlọ tí a mọ̀ sí agani amusa láàjì wa tí wọ́n bẹ ní ojúlé ìwòsàn àtàmọ̀ sí ìfẹ́wùmí ní àdúgbò kánàgbẹ́ lọ́hùn wọn láwọn gba ojúlé iṣẹ́ wa láti fi kí gbogbo àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́ pátápátá àwọn tí wọ́n ń bẹ ní ojúlé ìwòsàn àti àwọn ọlọ́run ọba lókè kó fún yín ní àlàáfíà tó péye ní olúwa kó fi ṣe kẹ́ni kọ̀ọ̀kan wa a sì wá kí gbogbo àwọn